0: ti su ẹ kò yí ọmọ ó dàbí pé wọ́n tilẹ̀ wọ́n dẹ̀ ni wọ́n ní sí àwọn apanilayọ̀dà àwọn apanilapasayé wọ́n láwọn ò fẹ́ kó orógbó lò mo dúró níwájú ọlọ́run bàbá mi ẹ̀mí wọn kó lọ sí. O ti je yan ri. Oh Lord Ide. Lord Ide. Lord Ide. Lord Ide. Lord Ide. Emi ori buruku ati bewe.
1: It's a bad luck.
0: Jade lara mi.
1: Out of my body.
0: Wa ma fo.
1: You be jumping as you pray.
0: Wa ma mi ara.
1: You be vibrate.
0: Emi ori buruku.
1: It's a bad luck.
0: Lati bewe.
1: From my childhood.
0: Jade lara
1: mi.
0: Soro.
1: Oh.